0: fa fúnbi.
1: Wọ́n bá tó tóbi jù náà lágbégà là ń fi gbogbo ọgbà ṣèbà fún. Ọlọ́run ọba tó niwá, ọba tó níwájú, ọba tó lẹ́yìn, ọba tó mọ̀ wá, ọba tó mọ gbogbo wá, ọba tó pa wá lálẹ́ àná, tó tún jí wa láàárọ̀ tòní lálàáfíà. Ọba náà làwa fọpẹ́ fún. Ọba tọ́pẹ́ ẹ náà là á dúpẹ́ fún. Ọba tọ́pẹ́ ẹ náà là á dúpẹ́ fún. Ọba tọ́pẹ́ ẹ náà là á dúpẹ́ fún. Òun ló ṣeré àná ó ṣètò ní. Ọba tọ́pẹ́ ẹ mélòó láàkà nínú oore yín, mélòó láàkà, àmọ́ ní gbogbo ọ̀nà a sọ pé ẹ ṣe o. Lorúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó, a kí wa pé a kú ojúmọ́ re. Lorúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio 1103.5 FM tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí, iléeṣẹ́ rédíò yín, iléeṣẹ́ rédíò wa, a kí wa pé a kú ojúmọ́ re bá a ti ń múra lénìí láti lọ, àbí kí ni bá a ti ń lọ lénìí. Ọba mi òkè yóò máa tọ́ ìṣísẹ́ wa o, yóò ṣáájú, yóò pẹ̀lú, yóò kẹ́yìn wa. Gbogbo ohun tá a bá fi ilẹ̀ ńlé ojú olúwa tí wo bí gbogbo nígbà gbogbo yóò ṣàbò lórí ohun tí ó jẹ́ ti gbogbo wa. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ gbogbo ilé o. Mo kí yín lórúkọ àwọn lọ́gàá lọ́gàá lẹ́kajẹ̀ka. Adétohun Olúwọlé lorúkọ mi. Ojúmọ́ re fún gbogbo wa lónìí. Ọjọ́ kejì dínlọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2026 bóṣù yìí ti ń parí lọ, màá rí tèmi ṣe. Ire mi tó kù nínú oṣù yìí n ó rí gbà lẹ́ṣẹ̀ ọba mi òkè. Ẹ káàárọ̀.

0: waju joni bi gbogbo
1: wa ni baba atugba le iwe iroyin jogun ba ti o labula o
0: o o ni ma sha lati leyin leyin e Olorun oba lo nsiwaju wa ni bi gbogbo ohun na la lati leyin wa ni gbogbo aye to wu ka wa Olorun oba to tin shati leyin lata no bo wa titi di akoko yi dakun dabo ma pa wati ma ko wa sile ma yin wa nu ma gboju ku lara wa o ma se ti wa ni re ma pelu wa lona gbogbo nigba gbogbo ati ni bi gbogbo ta ba wa a fe goke agba awon to ti wa loke ki won ma jabo awa ta wa nbo na kariye o gba wa eni to ti ni ko ma nisi eni ti o ti ni ko ba mi oke o yabukun lu won eni ti bi mo ko ma bisi eni o ti bi ko ba mi oke o je ka won na rerin ayo ki won di ya lagbaja iya tamedu especially this season of the raining season Olorun ko je ki e bi so tin ta tagbado na tin ko mo ti e na jade boku aboku a laipe die sigba ta wa yi ki won ma so wi pe a to pe yi o eni nwo kokon Olorun oda atupale enu we royin la ro to ni ojo osegun ojo keji din logbon 28/7/2026 eka rosa Emma Karo, Bogboli, Ade to won oluwole loruko mi ikoni 103.5 FM ibe lewa do mi rere mi nje ti gbo atupale ni ninu awon owe royin olojojumo ile wa we royin the punch leadership we royin Nigerian Tribune Vanguard we royin the Nation gbogbo won ni won ti tora won ojo siwaju wa laaro toni e ka roma e ka rosa e ka ro gbogbo lewo ninu we royin leadership to jade laaro toni nje ti gbo pe ohun to nbe nwaju na la koko fi sara waju laaro toni o loju we royin leadership gbagada gbagada bayi ni won ko sibe o won ni awon ti won se iwadi won ti ri awon esun mokan din logbon e ti won so wi pe se won tin se kini yi fun wa ti pe ta mo awon ilegbimo asoju sofin ni won so lori ile ise to je onipaipai scandal office kan ti ijoba orilede yi atawon alamojuto ti won ti wa lori e latojo die seyin nje ti gbo pe baba labuja Minister folu lewa iyan yezam wike won ni won ti buwo lu awon kankan o awon kan wo ni won buwo lu awon wo ni won buwo lu nkan ohun fun eje ajo ma se nkelekele laaro toni o to ba ti tu asiko ajo ma bo loju fun ra wa bi igba alabi amo to sese bi mo okunrin to wa se ehn to ko la fomo ohun ti won lo ti bo koja ajagbon nje ti gbo awon agbesumo mi won bere owo 200 million ransom fun eni to je oga agba nle ejo George ti won ji gbe nipinle Kebbi won ko ko farasi o sinu we royin leadership to jade laaro toni o mio ogbeni mi mo se ko mu npe o amo ojo ojo patapata ojo toro ti o ti date lo nsapejuwe pe ko to tana o ma won bi won tin kilo wi pe ni e sora se be na lawon kan ti bere si ni so wi pe gbese olohun ma pe gbese ntemi olohun ma se gbese ntiyin olohun ma pe gbese ngbo ni ti gbogbo wa won ni ojo toro yi o ti wo warehouse o ti je kopo awon eyan o di onigbese nje ti gbo pe are wa are Bola Ahmed Tinubu laipe laijina won so igba ti won se atungbeyewo awon kankan fun owo osu awon omo ogun orilede Nigeria laipe yi won ma na osi eti agbo bi won ba wa bere si igba ko jeun re ati ajemonu fa won omo ogun orilede Nigeria kolohun o si ma mu obori ogun ni gbogbo igba nje ti gbo nipinle plateau àìsàn kọ́lẹ́rà wọn ló gbòde. Àìsàn onígbẹ́ méjì kọ́ máa gbẹnu pọ̀ tún máa ṣègbọ̀nsẹ̀ gbúrúrúrúrú. Ó ti lé lọ́gọ́rin àwọn ènìyàn tí wọ́n fura sí pé àìsàn burúkú yìí ló ti rápálá wọlé sínú ìpínlẹ̀ ọ̀hún. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní, gómìnà Indirisu, ọmọ ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n ní ṣe rí ìgbéyàwó tá a ti ń sọ wípé yóò jẹ́ mass wedding, mass marriage yóò wáyé láìpẹ́ láì jìnà torí àní fẹ́ nípínlẹ̀ wa káwọn obìnrin ó sì máa dá ẹ̀sùn wọn láì rọkùnrin. Ǹjẹ́ ẹ ti gbọ́ nípínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alámòjútó ètò tí wọ́n máa ṣètò ìdìbò àwọn adúró kíjà má ṣe àwọn aṣètò kẹ́tò ó lọ ní wọ́ọ́rọ́wọ́. Àwọn alámòjútó ètò ìdìbò wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọná wò ó. Báwo ni bí yìí ṣe ò wá dúdú? Ẹjẹ́ wo bí ẹjẹ́ ó tún mọ́ díẹ̀ sí. Ẹsùn mápá òun bò ló ti rí bẹ̀ gbogbo ẹ̀ Inú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní ni wọ́n ni wọ́n ti ń to wọn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò gbogbo ohun tí yóò jẹ́ kí ètò ìdìbò ọ̀hún kó lọ nírọ̀wọ́ ìrọsẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Leadership àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ Fáfitì, Facility Workers Demand Immediate Payment of Agreement Benefit. Àti ìjọ sọ àdéhùn ni Yorùbá ló sì nọ́rọ̀ àsọtì ló ń jẹ́ ọmọ mi gbẹ́ náà. Ẹ dákun ẹ dábọ̀, àwọn òṣìṣẹ́ ni wọ́n ní rárá o. Ẹ má dájọ́ sí lọ́wọ́lọ́wọ́ yìí ni bá a ti ń sọ. Ìgbóná ìgboro báyìí lèèyàn máa ń jòkó ọ̀pọ̀lọ̀ fáwọn tó bá mọ̀ jẹ. Ìgbóná ìgboro báyìí òun náà lèèyàn máa ń jòkó ọ̀pọ̀lọ̀ bí tiyín bá dáa lọ́wọ́ yín o. Ẹ má jẹ́ kí tiwa náà ó sùn nílẹ̀ lọ́dọ̀ tiyín kó tó wa máa rápálá dọ́dọ̀ wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn olùgbé tí ń ṣe kìlọ̀kìlọ̀ wọ́n ní wọ́n ń pè é lédè tẹ́lẹ̀ èbó fún encroachment lórí àwọn ojú ọ̀nà kan, bó tilẹ̀ jẹ́ pé nípínlẹ̀ Zamfara ni wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ ọ̀hún. Ìjọba àpínlẹ̀ local government pensioner ìpínlẹ̀ Zamfara náà òun ni ìròyìn ibẹ̀ náà ló ń wọ́ mi lọ. Ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n wà ní ìfèjìká kejìká. Orí mi náà àbó orí mi ẹjọ́ orí mi sámò rẹjọ́ sá. Wọ́n lóhun ni ẹgbẹ́ òṣèlú APC òun ni wọ́n fi ń ṣẹlẹ́gbẹ̀ẹ́ gómìnà Ayédátiwa o lórí ọ̀rọ̀ kan tí wọ́n sọ wípé ó dàbí ìgbà tí gómìnà fẹ́ máa ṣe wò bí. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé Aṣim ṣe mọ̀ pé ó ti do ní kangun nípínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2027 ètò ìdìbò. Wọ́n ní àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní wò wípé àwọn ọ̀rọ̀ tẹ́ lóòótọ́ Ládélékè ló ń sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń lòun bá lọ. Àwọn kan ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bó rí bẹ́ẹ̀ lẹ́nu, ṣé kìí ṣe pọ́lọ́run gba tẹnu mi má gba tọkàn mi lẹ̀ ń fi ọ̀rọ̀ ọ̀hún ṣe? Lóòótọ́ lẹ̀ ń pariwo àmọ́ ṣé bẹ́ẹ̀ ti ń sọ lẹ́nu náà lórí nínú ọkàn yín? Inú ìwé ìròyìn náà nìyẹn wà láàárọ̀ tòní. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn ṣé ẹ mọ̀ pé ẹ rántí pé ààrẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ yan àwọn èèyàn tuntun kan sípò Smarty? Ó ti ń sọ̀rọ̀ o wípé ṣe rọ́rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àní yóò ga sí àsìkò tiwa. Ẹ mọ̀ ọ́ lára sí rere àsìkò tiwa àkáàkówó sí orílẹ̀-èdè Nàìjíríà yóò tún rú gọ́gọ́ sí, kódà yóò rú gọ́gọ́ ju ohun tá a tẹ̀yìn wá tá a ti mọ̀ tẹ́lẹ̀ lọ. Mo ń bọ̀ ẹ jẹ́ ìṣẹ́ mi mo ń jẹ́ ti gbọ́ ó ń tẹ̀ ẹ́ síwájú.

0: ẹsẹ radio 103.5 fm ló ń tẹ síwájú mo ta kọṣọ lọ sínú ìwé ìròyìn the punch èyí tó jáde láàárọ tòní nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ tòní òun náà ni wọn mà ti ń sọ wípé ní ìpínlẹ kwara ṣe mọ̀ pé àwọn ajínigbé wọn gbòde kan àwọn ajínigbé wọn hùwà àbàjẹ́ àwọn ajínigbé wọn hu ìwà ibi lójoojúmọ́ nínú ìpínlẹ̀ ọ̀hún nínú ìwé ìròyìn the punch èyí tó wá jáde láàárọ̀ tòní òun náà ni wọ́n ti wá ń sọ wípé ìpínlẹ̀ kwara a ò ní ṣe ìdúnàádúrà bó tilẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n jí àwọn èèyàn gbé yìí wọ́n ń bèrè fún owó tùlùtùlù láti gba àwọn èèyàn tí wọ́n jí kalẹ̀ àwọn èèyàn tó lé ní ọgọ́jọ àbí ká pè àwọn èèyàn tí wọ́n jí gbé ọ̀hún wọ́n súnmọ́ ọgọ́sàn-án wọn ni eléyìí kẹ̀rẹ́ ó ń ba ètò àlàáfíà ìlú jẹ́ o àwọn igun kan tí kìí ṣe ti ìjọba àgọ́ kwara group àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní wọn ni bó bá jẹ́ wípé ìdí kábèrè owó káwa náà máa wá sáré kíjokíjo láti máa kówó fún wọn ààrẹ kda abuja branch Kwara Descendant Association Alhaji Umar Gunnu ni wọ́n sọ wípé ètò ààbò gbogbo lé lọ́kàn o gbogbo èèyàn lọ́kàn torí pé tá a bá nílé ní wọ́n kó àwọn èèyàn wa a sanwó fún wọn lọ́la wọ́n tún kó àwọn èèyàn wa a tún sanwó fún wọn ọ̀nà wo gan la wà á gbà rówó fi ṣe àwọn ohun tó yẹ ká fi ṣe gẹ́gẹ́ bí ìdàgbàsókè nínú ìlú emir ti Potiskum is Royal Highness Alhaji Umar Bubaramu Wuriwa Buaya Bauya won tin soro won ni seri ta ba soro nipa oro eto abo lorilede Nigeria e ma je ada da won omogun orilede Nigeria yi nse ni ke je ka se ni isinwo iworiwo ko si wa je pe ehun ti abajijowo gege bayi na ni o ma gun emia nlo soro yi ninu we royin the punch to jade laaro tun ni ile igbimo asoju House of Representative Ad Hoc Committee won ni won ma nwa gbogbo ona o won ni o ma da o igo beta o to ba je wipe Presidential Foreign Investment Promotion Council ti won ba le jo te ki awon jo fi enuko lori ati se kini ati se topinpin ati se wadi tona onitoshi light to le wonu omi ko si tun wa ntitan abi telewo la pe ni abi ti sola lati bi se lati pe eni to je olori osise lorilede Nigeria chief of staff to the president olori osise to nsise pelu are orilede wa Femi Gbajabi Amila lati e ti wale kan ki won wa so fun wa awon ohun ti won mo tori wipe a nso gbogbo eyan ngbo ba ti nso opolo awon eyan odobale o won ni elomin ko si ko bo bayi la ka e sugbon se ri un to nbe lopolo e o nja ni 18 karate o nja lowo o nja ni gbogbo ara ohun na ni opolo ti oba mi oke fun won tori pe non existing agency ta nso yi oka ki ijoka ihun to joka bayi lo kan je o baba wa boka lenu oka a se wi pe gbogbo awon to nbe nbe patapata awon na lo ye ka bere oro lowo won awon eyan tun tin ko dijo o awon ti won je alamojuto ti won mo nipa itopinpin kan wipe e gba wa laye allow us kawa titi bi ati tohun ka jo fi owo wewo a fe mo die ibi isu ti su ibi obe ti be a fe mo die ino we royin the punch to jade laaro toni ina lo wa emi oni ku eyin oni ku gbogbo wa oni saison lase oba mi oke eyan meji lo se be lo dagbere faye o won si ri awon meta yo laaye ni ile kan to nbe nipinle Anambra yen hostel to collapse eyan meji lo se be lo rorun alakeji nigba ti won so pe sadede ni five star lodge elite five star lodge kan lo ṣadede dawo lule to je ilegbe awon akeko Federal Polytechnic Oko ni Orumba North Local Government Area ninu ipinle Anambra oro ta mu wa na niyan lara abala agbeyewo wa taaro tuni ile tawon onile ti wo ti won ti sakiyesi po tegeremiti teni to fe gbale o option to won o fe wo dada wipe God is with us. Won ni isele buruku yi o ma sele o ma ran awon akeko meje o ran won lo lo sorun osan gangan ni National Emergency Management Agency eyi to wa ni igun ti ipinle Anambra won ni awon atawon elegbe won awon panopano ajo awon olopa atawon eso alaabo mi gbogbo la won fi wa nbe laaro kutukutu ojo aje olohun dakun dabo ma je ki bi o kan wa o eni bi o kan ti eni idamu o kan ti o kan wa oba mi oke ko sanu ko so gbogbo wa kuro lowo ewu nje ti gbo le ise radio 103.5 fm lonte siwaju.
1: Great news, great joy, great shopping experience. A brand new shopping destination is opening its doors to you and your family. Good people of Ibejulekki, Aja, and its environs. Welcome to the latest edition of our Twins Faja Superstars, where quality meets affordability and every shopping trip becomes a celebration. Our Twins Faja store, your one-stop destination for groceries, trendy clothing, quality electronic, household essentials, kitchenwares, house accessories, your everyday necessities, and much more. Amazing gifts await lucky shoppers. You stand a chance to win exciting freebies, including 5,000 Naira. Yes, 5,000 Naira. Beautiful umbrellas, quality transistor radios, and many more surprise gifts. Don't miss the grand opening on 1st August 2026. Visit us today at Ajapi's Garden Estate Gate, Shangotedo. For inquiries, call 070-002-11211. Twins Faja Superstars. Shop more, save more, and smile. Mile more. 1-1. Twins Faja Superstars. Shop more, save more, and smile more.
2: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolú ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.
3: Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò. Ọmọ ọdún mẹ́jọ sókè, èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni, àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀. Àsìkò yìí ni a wá lè fìfẹ́ hàn sí wọn, ká tọ́jú wọn, ká rí pé wọ́n lọ sí ilé-ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára, kí wọ́n lè daṣọ àṣírí bò wá. Nígbà táwa náà bá dàgbà tán, ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí. Nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́, tá a ti dọmọdé padà, kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa, àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, ǹjẹ́ ó lè wúlò fún wa? Ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò, kí ni wọ́n lè dùn sí wa? Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò, ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí, ká tọ́jú àwọn ọmọ wa, kí wọ́n kọ́ṣẹ́, kí wọ́n sì kàwé yanjú, kí wọ́n lè wúlò ní àwùjọ. Ọjọ́ ọ̀la wa ni wọ́n, ẹ jẹ́ ká tọ́jú wọn. Ìkéde wa láti iléeṣẹ́ Radio 103.5 FM.

0: Only Pentecost Church of CNS, Egbeoloke, Agbala Itura, 18 Alhaji Olusisi Street, Leba Pasa Memorial High School, Okota, Isoro Leko, Ema Babo.
1: Uruko ti Jesu.
2: Amen.
1: Ni agbara je Jesu.
2: Amen.
1: Oga ogo otufu wa lori ofe atuwa ninu ba asale lati wa kede ore fun tose gbogbo en ta mu to wa.
2: Amen.
1: Oga ogo ba se ma lo ninu oro na uruko Jesu ma ba wa lo.
2: Amen.
1: Ni uruko Jesu bi wa wa.
2: Amen.
1: Bibe Olorun fi ye wa. Ori bi a ba wa laye a wa laye fun Oluwa ba o ba si. Oluwa na la o. Sugbon nigba ta wa laye o ye ka le ma yin Olorun logo because oku o le yin Olorun logo yo ba bo apo alagbara losubu o ja won si segbe awa ta si wa anu la rigba lati odo Olorun nitori wa si wa toni o create ose yi ope ni nitori lori le de yi Nigeria yi o ye ka dupe lori eni kokan a lati dupe ni idile eni kokan a lati dupe lowo Olorun fun gbogbo re to se fun wa aidiyele ati ailosun opo ibi ta won elomiran rin ti won se gbe ibe le ma ti rin koja Olorun si ku ayo nu ewu gbogbo kasun ti a ba ti sun pe oru ti koju wa a mo ohun to nlo mo nigba ta ba ji wa ti imole alaye igba e la gba to tun mo pe atutuwa ninu aye yi to ni ala ti dupe lowo Olorun dibi ti o ran wa lowo de lori eto Jesu ore yi a dupe lowo Olorun nitori pe o so esorere gidi gidi gidi goni e je ka ya lowo iwe orin Davide 100 ese kini si pare
2: the book of Psalm 100 verse 1 to end. Ehoy ho ihuwa yosi oluwa eyin le gbogbo efia yosi oluwa e wa ti eyin ti orin si waju re ke en ki o mo pe oluwa o ni olorun o le o da wa ti re ile awa awa ni eniyan re ati agutan papa re e lo se enu ona re je nti ope ati si agbala re je nti yin e ma dupe fun ki e si ma fi bugun fun oruko re nitori ti oluwa po le ore anu re ko ni pekun ati otito re lati ran di ran
1: Oni ka ho ihuwa yosi oluwa eyin le gbogbo ki a fa yosi oluwa ka wa si waju e ta wa ti orin ati ope ka mo pe ohun ni oluwa ti re ile awa le niyan re ati agutan papa re ka lo se na na ledumare ta wa ti ope ati ti eyin ka fope ka ma fi fun a dupe lowo Olorun ni bi gbogbo ti e ba wa e ma dupe lowo Olorun lorilede wa yi ka dupe lowo Olorun gbogbo ohun ti a n koju lorilede yi awon ilu ibomiran ti wahala ti bere ti won jagun ti won para won won ori gogan won o ti e ri nothing sugbon nigba ti esugbe bo se se de pe o dun la rin fun yin o je ki ede ko yi di wa laarin won ti o to nkan won si bere ja aimoye emi lo ti lo si ki la wa o ni dupe fun a dupe lowo Olorun nitori pe o ba wa di orile ede mu buburu ni esuro si orile ede yi ati awon emi aimo sugbon Olorun pa bida o si so dire fun wa o pa bida o so dire fun wa ati ja ati mu o lagbara ni toto sugbon sibe na o le mi o sanu po ti ohun o sanu fun a lati dupe gidigidi lowo Olorun nitori o seun nitori ti anu re duro lailai a dupe fun anu ta ti rigba a dupe ijo yi to n bo loju ona awon ton dari wa to Olorun si fi po ase a dupe pe Olorun wa pelu won o duro ti won bi akoni eleru iwo ori wa so oni awa eyan dudu awa ni ranse la Africa ìwòrí wa gbígbẹ́ ó ní àwa ni ìran ìsírẹ́lì ní áfíríkà nàìjíríà yìí àwa ni ìran ìsírẹ́lì ní áfíríkà torí bẹ́ẹ̀ ló ṣe ń ṣíjú àdúgbò wá ohun mèremèremèremère tó dá sórílẹ̀-èdè yìí àwọn ti òkè òkun lọ́hùn-ún tá a bá da sí ọ̀nà ìgọ́rùn-ún wọn tí ì múdà kan wọn tí ì múdà kan ṣùgbọ́n ìwọ̀nba tọ́ nínú ó tẹ wọn lọ́rùn wọn sì ló dáadáa àwa tí a ní púpọ̀ nítorí ojú kòkòrò kò yẹ kí orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè tí ó máa yáwó débi pé yóò jẹ gbèsè lohun ànùmọ́nì tí ọlọ́run fún wa ṣùgbọ́n ọlọ́run rí gbogbo rẹ̀ aláti máa dúpẹ́ aláti máa yan ọlọ́run lógo ni òun ni ohun gbogbo ká máa dúpẹ́ wọ́n kọ̀ rí báyìí ni kò lè máa rí báyìí lọ títí àtúnṣe ń bọ̀ ní kò pẹ́ ní kò jìnà ọlọ́run yóò jẹ́wọ́ agbára rẹ̀ nítorí pé ó ní àánú àwọn ènìyàn mi ṣe mí àánú orílẹ̀-èdè yìí ó ṣe kristi ó sì ṣe ọlọ́run òun ló sì mú wa dòdòdì oníyo ló fi mú wa di bá ṣe wà yìí síbẹ̀síbẹ̀ ọlọ́run sì di orílẹ̀-èdè yìí mú ó yẹ ká yin ọlọ́run lógo ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé kò fi wá sílẹ̀ nígbà tó fẹ́ pa sódómà àti gomara run olóhùn ó pa gbogbo sódómà àti gomara run nígbà tó sì kéde rẹ̀ àwọn èèyàn ọlọ́run tó wà sọ pé olúwa bílì ṣètò ìwà dẹ̀ parun àti ẹ̀lì rí ẹnì kankan kó tẹ̀ wọ láìyàn kan nígbà tó sì ké pe ọlọ́run gẹ́gẹ́ bí àwa nàìjíríà bá ṣe ń ké pe ọlọ́run tá à ń gbàdúrà tọ̀sán-tòsú tọ̀sán-tòru láwa tá à ń gbà lẹ́mí àti òtítọ́ tá à ń sin ọlọ́run gbígbé wa dá wa lóhùn pé ó ní igbe àwọn èèyàn mi ó dé ọ̀dọ̀ mi igbe wa dé ọ̀dọ̀ ọlọ́run igbe wa dé ọ̀dọ̀ kristi bó tilẹ̀ yẹ pé àwa tí à ń sọ lọ́yìn láwọn àti òtítọ́ a ò tó nǹkan kan àti ẹ̀tọ́ nọ́tìn ṣùgbọ́n bí ó ti wù kí akéré mọ ọlọ́run ó ń fi òun wa ṣàṣẹ nígbà tó sọ sí sodomu àti gomara ó wá jésù olúwa dá olóhùn pé wọn ní olúwa tá a bá rí èèyàn tó lè ṣe oníwẹ oní jẹ tá a bá rí èèyàn 50 nǹkan oní tí a bá rí 50 wọn ó dá lóyún sí olúwa má bínú bó bá dẹ̀ jẹ 30 nǹkan bó yẹ bá rí 30 wọn ó dá lóyún sí ìránṣẹ́ kan ni o tó ń gbàdúrà lọ́sàn-án àti lóru tó ń sin ọlọ́run tí ò ní nǹkan mìíràn mọ ló ń ṣe agbẹnusọ fún ìdí ìlú yẹn ó tún wò pé owó lọ ní olúwa ni olúwa má bínú kí ṣe pé mo fọ́ dán ó dàpọ̀ búrò olúwa ó bá tẹ̀dẹ̀ wá jẹ́ pé mẹ́wàá ni mo rí nǹkan ó ní tó bá rí mẹ́wàá màá dá ìlú yìí sí ó tún wò pé owó lè ó ní olúwa jẹ́ tó bá tẹ̀dẹ̀ wá jẹ́ yẹn nìkan kọ́ olúwa ní tó bá rí ènìyàn kan wọ́n á dá ìlú yìí sí nítorí èèyàn kan ṣoṣo yẹn àwa tí à ń sin ọlọ́run ẹ jẹ́ ká tẹ̀síwájú nípa rẹ̀ ó ń gbọ́ ìgbé wa àwọn tí wọ́n ń forúkọ ọlọ́run tán fi tàn wọ́n jẹ́ ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ nígbà náà nínú ìránṣẹ́ ẹ wá dùn oní olúwa ni mo máa dúpẹ́ o ṣé ẹ̀ka sí pé bóyá ń ṣe ni mo ń tra ìwọ ilé ìdùmarè ó ní ẹnìkan ṣoṣo tí òun wò pé tó ń bá dárúkọ ẹ bóyá ẹ lè torí ẹ ó níta ni ó ní nùhà nìkan ṣoṣo lòún rí ńgbà tí olúwa sì máa fún lé sí oníwọ̀wíire ó ní nítorí nùhà ó ní nùhà ń sìn lẹ́mìí àti òtítọ́ òmu ọlọ́run mìíràn mọ́ ó ní nùhà tó sọ yẹn gan ó ní òun ó torí ẹ̀ òun ó sì gba ìlú yìí là torí pé òjò rọ̀ fún dídí ọdún mẹ́ta tí òní dáwọ́ dúró àti iye oṣù pàápàá àti iye ọjọ́ ó sì lọ bá ó sì ràn sí nùhà lọ bá nùhà sọ báyìí fún kó ṣe báyìí nùhà sì ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run wo àwa tí ọlọ́run rí pé àwọn ilé ìwọ̀n sì mi lẹ́mìí àti òtítọ́ ó ń gbọ́ àdúrà wa ó yẹ ká lè dúpẹ́ à ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run à ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ jésù kristi nítorí ó ṣe púpọ̀ ṣùgbọ́n ọlọ́run ń jèmi ni fún wa pé àwọn ènìyàn mi ni.
2: The sermon today is talking about thanksgiving. Why we need to thank God? Because he has been the one, he has been our rock of salvation. The Bible says that if we exist for God, and if we don't exist, we also do not exist for God. But God in his infinite mercy has kept us alive, even in this nation. We cannot recount of what God has done for us in this nation. Just like when God said that he was going to destroy Sodom and Gomorrah, And this particular man of God negotiated with God, prayed to God. And because of this particular man of God who prayed to God, God listened to him and God answered his prayer. And just because of one person that believed in God in Sodom and Gomorrah, that was serving God faithfully, who was Noah, God saved the entire nation. And that is the way it is for us believers in this country. God is hearing our prayers just as we are calling on him regarding this nation. If not for God, we do not know what would have happened to this country. Given all the natural resources that God has endowed this nation with, which many developed nations do not have, but still, God is still keeping us alive in this country. Though things might be hard, people might be struggling to eat, but God says that he will have mercy on whom he will have mercy. God never forsakes his own people, and this is why we need to glorify him. This is why we need to thank him, because he's listening to our prayers. Had it not been for God on this country, we do not know what we might be saying today. So, brethren in the Lord, let us learn how to give thanks to God, because he is the one that holds heaven and earth. He is the one that has been keeping us alive, and he is the one that has been answering our prayers in this country.
3: Ìbùkún ni fún àwọn ẹni tí ó pé ní ọ̀nà náà tí rìn nínú òfin Olúwa. Ìbùkún ni fún àwọn tí ń pa ẹ̀rí rẹ̀ mọ́, tí sì ń wá kiri tinútinú gbogbo.
1: Ẹ ti gbọ́ ohun tí ó wí bẹ́ẹ̀ ẹgbẹ́ Bíbélì gẹ́gẹ́ bí mo ti wí gbígbéèdì ó ti kí wa lẹ́yìn. Jẹ́ ní orúkọ ti Jésù Kristì, Ọlọ́run ìyàtọ̀ agbára adúpẹ́ àyàn olùgbò gbogbo ìtàbùtọ̀ wa. Ẹ̀mí tí a sì lè máa ṣe ìfẹ́ rẹ, Olúwa wa gbé wọ̀ wá. Ní orúkọ Jésù Olúwa wa.
0: Ètò tẹ̀sẹ̀ gbọ́tàn yìí ni ètò ọ̀rọ̀ rẹ yè láti ẹnu bàbá wa His Eminence Bàbá Alájùwà Samuel Olúkàwọ́dé Taiwo láti inú ìjọ Holy Pentecost Church of CNS ẹgbẹ́ orí òkè Àgbàlá Ìtura 18 Alhaji Olusisi Street Lẹ́bà Pátá Memorial High School Ọkọ́ta Ìsọlọ Lẹ́kọ̀ọ́. Níbi tí Jésù oníṣẹ̀yanu ti ń jẹ́ owó ara rẹ̀ tí ọ̀pọ̀ ènìyàn sì ń gba ìsílẹ̀ ìdáǹdè àlùyọ tí onírúurú iṣẹ́yanu sì ń ṣẹlẹ̀ lórúkọ Jésù. Bí àwọn ètò ṣe lọ rèé ní gbogbo ọjọ́ Wednesday ìyẹn lọ́la ni ìsinṣílò ní déédé aago mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Friday kẹta lóṣooṣù ni ìṣòro tó ń wọlé èṣù palẹ̀ ọjọ́ Sátidé àkọ́kọ́ lóṣooṣù ni àdúrà fún ìgbàsókè ẹ̀mí prayer for spiritual blessings ọjọ́ Sunday ni ẹ̀kọ́ bíbélì laago mẹ́sàn-án ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ Sunday laago mẹ́wàá àárọ̀ ni ìsìn ìdúpẹ́. Ẹ̀wà gbọ́ ọjọ́ Sunday kejì lóṣooṣù ni àdúrà àgbà ipò E-Top Service
4: orí òkè Àgbàlá Ìtura Ìjẹsàjẹ̀bú along Agowoye Road Ogun State.
0: Ẹ lè rí bàbá His Eminence Bàbá Aládùúrà S.O. Taiwo ní gbogbo ọjọ́ Monday, Tuesday àti Thursday bẹ̀rẹ̀ láti aago méjìlá ọ̀sán. Ẹ lè pe bàbá S.O. Taiwo sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033886569 lẹ́ẹ̀kan sí 08033886569. Ìpàdé di ọjọ́ mẹ́jọ ní àsìkò kan náà lórí ètò ọ̀rọ̀ rẹ̀ yé Jésù Lolúwa.

0: ọjà sábà kò lówó ẹ̀.
1: Èdè òun
0: ọgbà padà ló ma ta ẹ gbọ́.
1: Èdè òun
0: ọ̀rẹ́ mi má sọ fún ògbọ́.
1: Èdè
0: òun wọ́n mú ojú ìjọ pàápàá pẹ̀lú.
2: Already 103.5 FM lewa kema ye kuro to wa di ose tumbo je ki atujo pade nigba ta mamu is grace wa si eti bo ta ba woju agora ma ri pe ago mesan abo o na ni o ti lu e je ki a lo bo olorun lese kese.

0: orúkọ Jésù.
1: Àmì.
0: Ní agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù.
1: Àmì.
0: Olúwa lónìí bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀.
1: Àmì.
0: Kọjú sí wọn kó se wọn lóore.
1: Àmì.
0: Ọwọ́ agbára rẹ jẹ́ kó fara hàn lónìí.
1: Àmì.
0: Nínú ìwàásù ti àkókò yìí, Olúwa bá wọn pàdé.
1: Àmì.
0: Sọ ayé wọn dọ̀tun.
1: Àmì.
0: Sọ ìgbà wọn dọ̀tun.
1: Àmì.
0: Ìlérí rẹ fún ayé wọn jẹ́ kó wá sí ìmúṣẹ.
1: Àmì.
0: Èrèdí fún iṣẹ́ ìránṣẹ́ ti àkókò yìí jẹ́ kó sẹ láyé wọn.
1: Àmì.
0: Gore fún Ọlọ́run wa.
1: Àlẹ́lúyà.
0: Jésù Olúwa wa.
1: Àmì.
0: Kó ìwàásù mi fún ti àkókò yìí ni ìtọ́ni Ọlọ́run. Ìtọ́ni Ọlọ́run. Ìtọ́ni Ọlọ́run. Ẹyẹ sọ̀rọ̀ Ọlọ́run kan ni mo fẹ́ lò fún ìwàásù yìí kó lè wọ̀ ọ́ létí. Mo sì mú ẹyẹ sọ̀rọ̀ Ọlọ́run yẹn jáde nínú ìwé orin Dáfídì 32:32. Mo wo ẹsẹ̀ ìkẹjọ tí ń ṣe fàsí ètì rẹ̀. Ó wí pé
2: èmi ò fẹ́ sọ̀rọ̀ lé ọ̀nà.
0: Olúwa ló ń sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ nípa ti àwọn àyànfẹ́. Ó ń sọ̀rọ̀ nípa ẹni tó gbẹ́kẹ̀lé. Torí Bíbélì ní wọ́n gbẹ́kẹ̀lé ojúkọ̀ sì tì wọ́n. Fún ẹnikẹ́ni tó gbẹ́kẹ̀lé Ọlọ́run, ìlérí ńlá kan ń bẹ fún wa. Ìlérí náà ni pé èmi ó fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà. Ìbéèrè ni pé ǹjẹ́ ọ̀nà tí wọ́n rìn lọ́wọ́ sí ìtọ́ni Ọlọ́run ni? Nínú iṣẹ́ ìránṣẹ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ní oríṣiríṣi ìṣòro ti kọjú sí akọ àti aya. Tí wọ́n bá dé, tí wọ́n ru ẹjọ́, at the end of it all, ẹ rí i pé kì í ṣe Ọlọ́run ló darí wọn papọ̀. Ìfẹ́ ara ni, ìfẹ́kúfẹ̀ẹ́. Ẹlòmíì ń wo owó, ó fi ń ní ọkọ. Ẹlòmíì ń fi ẹwà, ó fi ń fẹ́yàwó. Ṣùgbọ́n gbogbo kinní a máa sá tí bí ìbá ṣe nípa ìlànà Ọlọ́run. Èmi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà. Ohun gbogbo tí a ṣe tí ì ṣe nípa ìtọ́ni Ọlọ́run, wàhálà máa wà bẹ́ẹ̀. Mo rí ọ̀pọ̀lọpọ̀ wọn a gbìyànjú wọn láwọn ti ń ṣiṣẹ́ kan. Mo ti lọ bí iṣẹ́, mo ti ń jẹ irú iṣẹ́ wo lọ ń ṣe. Njọ béèrè lọ́wọ́ Ọlọ́run. Mo ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ pé ẹlòmíì ló ń ṣe dírájà nítorí pé kò ṣiṣẹ́ mọ́. Kódà àwọn míì ń lọ fún pásítọ̀ wa nítorí pé iṣẹ́ àwọn ò lọ déédé. Bóyá Ọlọ́run pè mí ni. Lóòótọ́ ni Bíbélì wí pé o kókó fún ìkórè. Alágbàṣe kò tó nǹkan. Ṣùgbọ́n kì í ṣe gbogbo wa pátápátá náà ni Ọlọ́run pè fún iṣẹ́ yìí. Ǹjẹ́ Ọlọ́run ló pè ọ́? Torí ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run ò pè sí tí wọ́n ń ṣe, wọ́n máa níṣòro. Ọ̀pọ̀ ló ń ṣe télọ̀, wọ́n ṣe télọ̀. Ọ̀pọ̀ ló ń ṣiṣẹ́ bíríkìlà, wọ́n ṣe bíríkìlà. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ làwọn tó láṣídẹ́ǹtì lónìí. Gẹ́gẹ́ bíi dẹ́rẹ́bà tí ì ṣe wí pé bóyá ohun kankan ló ṣẹlẹ̀ bí ì ṣe pé kì í ṣe ọ̀nà wọn. Kò sí ohunkóhun tó wà láyé tí a ò ní láti béèrè fún Ọlọ́run pé Olúwa ǹjẹ́ ọ̀nà mi lélẹ́yìí. Kódà tó dorí ẹ̀kọ́. Olúwa ṣe ọ̀nà mi ni. Torí Olúwa ní èmi ó fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà tí ìwọ ń rìn. Ṣùgbọ́n gbọ́ mi lágbòóyé, ìgbà mìíràn fífi ẹsẹ̀ ẹni lé ọ̀nà tí a ó rìn, ó nílò kí a ní wòlíì. Kì í ṣe gbogbo wa la lè mọ ọ̀nà. Kì í ṣe gbogbo wa lọ́lọ́run lè sí lójú. Ìdí nìyí tí wòlíì fi ṣe pàtàkì nínú ayé wa. Tọ́ wòlíì rẹ lọ, ọ̀pọ̀ àwa bá mi wọn gbàdúrà mọ́ ni ilẹ̀ tí ò tójú mi sú. Irin òkùnkù rẹ sòro rìn fún mi. Kẹ́ ẹ tó pé gbèsè ẹ ò ní sọ fún wòlíì. Kẹ́ ẹ tó wọnú ẹ̀ lọ ẹ ò ní sọ fún wòlíì. Tẹ́ ẹ bá wá dá àárín tó gúndé ó di wòlíì. Ẹ gbà mí o. Bíbélì ní èmi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà tí ìwọ ó rìn. Mo ń sọ fún ọ pé kó tó di pé ọ gbé ìgbésẹ̀, béèrè lọ́wọ́ Ọlọ́run. Béèrè fún ìtọ́ni. Béèrè lọ́wọ́ Ọlọ́run. Béèrè. Èmi ń sọ nípa ti àwọn wòlíì òtítọ́ ni o. Wòlíì ti Ọlọ́run. Èmi ò sọ àwọn tí ń gbé kinní kan jẹlẹ̀ tán ní Ọlọ́run ni rárá àti rárá o. Mo ń sọ nípa wòlíì tó rí látọ̀dọ̀ Ọlọ́run, tó ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run, tó sì ń sọ fún àwọn ènìyàn. Wọ́n kùn lù. Wòlíì gidi kún ayé. Èmi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà tí ìwọ ó rìn. Bí Ọlọ́run bá wá fi ẹsẹ̀ yẹn lé ọ̀nà, njó ti tán síbẹ̀, kò tán rárá. Kí ni èkejì tó tó wí?
2: Èmi ò sì kọ ní ọ̀nà tí ìwọ
0: rìn. Tó tó kù ni pé tí mo bá fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà, màá kọ́ ọ. Màá tó kọ́ ọ. Iṣẹ́ Ọlọ́run ni láti dúró láti tó kọ́ wa pé báyìí lọ sí rìn, báyìí lọ sí rìn. Káyé rẹ̀ mọ́ bá a sì ṣe. Ǹjẹ́ wọ́n ń gbóhùn Olúwa? Ọ̀pọ̀ ọgbà a lè má gbóhùn Olúwa láti ọwọ́ ara wa, ṣùgbọ́n nípa ọ̀rọ̀ Ọlọ́run, nipa gbigbo oro olorun nipa gbigbo oro olorun a olorun a ma ko ni lona teyin orin emi o mo gba ti won lo le ijosin mo bayi emi o mo boye o ti eraye mo gboro olorun nje won te ngba siku le lati ka oro olorun kin lo olorun wi oro olorun ti de wo faye re opo lo ngba mi lowo te pera won oni gbagbo ti won o ni bibeli olorun o le ko ona ti o fi ko oda elomi ojo sunday pere na lojo isin elomi wa to je pe o ti e mo le ijosin kankan o se fe ko lorun o ko bawo ni o se ko bibeli mi so pe igbagbo wa nipa gbigbo gbigbo oro olorun ni igba ti o fa aye le fun ikoni bawo lo lorun o se ko o tesi waju ko ba mo nbe yen o tun wi pe emi o wa ma fi oju mi to oro nla leleyi o emi o ma fi oju mi to gbo nkan kini mu pe on sere lona eji mo ko mo wa ni fiole ba ma foju mi to e de ka ye die wo ninu awon eni saaju nje mo wi pe omo Israeli ni inu agejo irin ajo to ye ki orin o je ogoji ojo sugbon olorun mu won rin irin ago irin ajo ogoji odun olorun lo ma mo se be toro mo to wa laarin ogoji ojo faye won o ni lati fi ese won le ona ti won rin gbọ nigba ti olorun baba ba wa mose soro do ni wo opa owo re ye ti mose ju opa kale ah ti opa di ejo mose o mo wi pe ko ti tan ba hun to gba opa mu to pa to pada di opa o ro ko nti dalagbara olorun o so fun to wa ni waju sugbon nigba to dodo farao bo se ju opa le won se na gba farao na gbo pa ti o ju le teke mbo so otito re wo to ngbo mi lowo orisirisi nto ba wu ori nle suni lodo o ko si nto lorun ni ti esu ni counterfeit e idini to ba fe fun nto ni olorun wa olorun to to wa olorun gidi ni o njo mo pe ko mo pe gbogbo nto hun ri yen o ri ko mo pe gbogbo ogun to nja omi dopo lo omi deje ko si ninu oro to lorun ti so kale sugbon bi o tin rin ajo olorun nko olorun nto olorun nko amon gba to to akoko kan mo gbagbe pe o mu ogba ona to buru dai eyi ni okun pupa olorun ri opolopo nle ori ona miran nle ko to pe efori le okun pupa ki se lo miran lo bi won o olorun fun ara won lo fese won le bi okun pupa wa o kini mo nso fun olugbo mi loni wo ije ayeye ko ni gbe olo
1: amen
0: ogun ayeye ko ni gbe olo
1: amen
0: irin ajo ogo lo rin ngba miran bi olorun ba to elomiran wa ni ha o da mi o mo pe soro tun wa be isoro le wa isoro a ma wa sugbon olorun a ma mu ni laja olorun to ni ki o ma koja lo lokukupa won rin won dokukupa o su mose fun ara re pe oluwa okun pupa lade yi e so pe bayi ni rin ajo yen ori ise olorun nu mo mo pe daju daju iwo to ngbo mi lowo orisirisi rin ajo ni won na rin ni se to da be pe oluwa njo lowo se leyi oluwa njo mo si rin ajo mi yi oluwa njo lowo si ise ti mo nse yi gbo to ba se pelu teni olorun ni ko so ko nto olorun se ti esu ni gboguti igboguti yen fun gba die ni iriri e fun gba die ni ayo ti nbo lola nko opolopo nitori isoro won fi ileri olorun sile won fi ife olorun sile won wa fu ife ara won anumo se mi iwo to ngbo mi loni duro fun itoni olorun le ba to to akoko kan amon to sele lekun loko pupa o wa bere si pe olorun awon eyan bere si bu mose pe mose se tori ko si sare tàbí bí tí ó sì kú wá sí ní ilẹ̀ íjíbítì lọ́wọ́ apáwá rẹ sí òkun pupa ẹ̀ ó sún mose náà bọ́bá ka bíbélì mose ní láti ojú ọlọ́run ọlọ́run wa tọ́tún pé kí ni wọ́n tó ń pè mí sí kí lọ́n pè mí sí ṣe bọ́pàánù lọ́wọ́ rẹ̀ yẹn náà pá yẹn sójú omi nítorí mọ̀ pé òkun pupa sì kún yà ọmọ Israẹli lọ ní ìyàgbẹ́ ilẹ̀ ọ̀tá làwọn ó sì bíi tiwọn sugbon ojo na lo pede o ma gbagbe wi pe gbo gbogun fara fara atomogun re won pare sokun pupa ni sugbon ti o ba si oku pupa to se ipinya omo Israeli o le de ile ileri we mi mo pe opolopo yin wa ninu oku pupa bayi emi pa la se mi o dalaba gege bi woli olorun oku pupa ye ya ko pin ya ba
1: amen
0: mo ni oku pupa ye re ye ko pin ya ba
1: amen
0: o ti de ikonita ko ye mi mo eh olorin yen na wo pe o ri

0: orílẹ̀-èdè yìí gangan àti dóríta ìrònú ní nàìjíríà táwa àti dóríta ìrònú kò yẹ anybody mọ àsìkò tí ò yí ayé ọlọ́run ní láti képe ọlọ́run náà ni yóò la ọ̀nà mìíràn ọlọ́run ni yóò ṣe ìyanu ọlọ́run ni yóò wá ọ̀nà àbáyọ torí ìkórè dáadáa táwa ní kò yé amọ́ ẹni ó bá ló yé òun irọ́ ni kó dà mí òròpó yé ìjọba mo dá ọ̀ tó bá yé àwọn tí ń ṣèjọba gan ṣùgbọ́n yé ọlọ́run ìrìn àjò orílẹ̀-èdè yí yé ọlọ́run ọlọ́run nìkan náà ló kù tá a lè ké pè ẹnìkan ló lè ṣe kẹnìkan ló lè irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ló wà nínú irọ́ ọlọ́run nìkan ló kù tá a lè ké pè ìṣòro tó wà lọ́wọ́ báyìí ní ìkórìta tó wà yẹn èmi mọ̀ pé ọlọ́run mọ́ mi sí ọ ni ìkórìta kò yé mi má tí ìwọ gan wà obìnrin míì ń gbọ́ mi lọ́wọ́ tó jà ní ìkórìta kò yé mi má nílé ọkọ olo mi gbọ́ mi lọ́wọ́ lórí iṣẹ́ rẹ ìkórìta kò yé mi má kíni tún sí lọ́wọ́ èmi mọ̀ pé àǹkan tiẹ̀ ti sunkún dáwọ́ lónìí bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n mo gbóhùn náà wípé ẹkún rẹ yóò padà di ẹ̀rẹ́ ìbànújẹ́ rẹ yóò padà di ayọ̀ ẹlòmíràn lórí ọmọ ni ọmọ rẹ ti pa ọ́ lẹ́kún ilé ọkọ ti dìdínra fún wa àfi bẹ́ẹ̀ kọ́ ni ọwọ́ máa béèrè pé olúwa séwọ̀n náà sì lọ ní ńlọkọ ẹ̀ olúwa séwọ̀n lọ ní nfẹ́ yàwó ẹ̀ mo ń sọ fún ọ pé bẹ́ẹ̀ mi bá ṣe wòlíì ọlọ́run yóò dayọ̀ fún ayé rẹ mo ní yóò di ayọ̀ fún ayé rẹ ọlọ́run yìí jẹ́ ọlọ́run òtítọ́ ó mọ̀ mo fẹ́ sọ fún ọ pé bí òkun pupa ṣe pínyà nídọ́sí tọmọ ìsírẹ́lì lọ níyàn gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ rẹ ò rí àwọn fáráhùn láwọn ó ṣe bí i tiwọn wọn parẹ́ ní nàá wọn parẹ́ sínú òkun bẹ́ẹ̀mí bá ṣe wòlíì ọlọ́run lónìí gbogbo tó dìde sí wọn ò ní sí mọ́ mo ní ipá burúkú tó dìde sáyé rẹ wọn ò ní sí mọ́ gbogbo tó ń jà lọ́wọ́ yẹn ọ̀ tó rí mọ́ látòní lọ o tó rógun yẹn mọ́ látòní lọ tó ẹsẹ̀ yẹn kàkí ń gbọ́ lẹ́ẹ̀kan sí máa ó wípé
1: èmi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà.
0: Màá fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà.
1: Èmi ò sì kọ́ ọ ní ọ̀nà tí ìwọ
0: rìn. Màá kọ́ ọ ní ọ̀nà tí ìwọ rìn.
1: Èmi ò máa fojú mi tọ.
0: Èmi ò máa fojú mi tọ. Oríwá bọ̀ rí báhùn. Bẹ́ẹ̀ ló ṣe rí ní ìgbé ayé àwọn wòlíì àtijọ́. Ọlọ́run ló pe Ábúráhámù jáde pé jáde lọ kúrò nílé bàbá rẹ̀. Bó ni mò ń wá lọ, ó ní ibi tí màá fi hàn ọ́. Ó sì fẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà. Ogun yẹn lé o. Ẹ má jẹ́ àgbàgbé pé ibi tó kọ́kọ́ dé ìlú apààyàn ni. Tó sọ fún yàwó tọ́ ọba ilé sọ pé mi mo fi ọ ní wọn ó pa ọ dànù wọn ó pa mí wọn ó sì dáwọ sí ìrìn àjò tó le ṣùgbọ́n ó forí tì í kí ọlọ́run bá fi ẹsẹ̀ wa lé ọ̀nà táwa ó rìn ẹjọ́ ẹjẹ́ àtẹ̀lé ṣùgbọ́n tó tá a bá yà kúrò ní wàhálà ẹ wò nígbà tí ọlọ́run pa sodomu àti gomora run èrò ọlọ́run ni pé kí lọ́ọ̀tì àti gbogbo ìdílé rẹ̀ kí ó jáde kúrò láàyè ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé pé àṣẹ kan wà ẹnikẹ́ni nínú yín ò gbọ́dọ̀ wẹ̀yìn àmọ́ o kí ló ṣẹlẹ̀ láti fi hàn á pé lóòótọ́ lódodo ni agbára ọlọ́run wà ìyàwó rẹ̀ wẹ̀yìn àmọ́ tó mú wẹ̀yìn o èmi mọ́ tí mú wọ̀ náà wẹ̀yìn lónìí o bóyá adúgbò létà akọ́ yìí ṣé pé àní mú kankan jáde adúgbò gbogbo aṣọ mi yìí gbogbo góòlù mi ò rí kankan kó èmi ò mọ́ tí wọ̀ náà rò lónìí tó fi ń wẹ̀yìn ìyàwó lọ́ọ̀tì wẹ̀yìn wọ̀ lójú ẹsẹ̀ ó sì di ọ̀wọ́n ayọ̀ lójú ẹsẹ̀ ni ó di ọ̀wọ́n ayọ̀ lórúkọ jésù ogun tí ó mú ọ padà sẹ́yìn kò ní dé bá ayé rẹ wọ́n gbọ́ mi lọ́wọ́ wọ́n ṣe wò kó le tó ọlọ́run ni òun ó mú ọ lájá èmi yóò lájá èmi yóò lájá o ìpọ́njú ayé mi ìṣòro ayé mi ò èmi yóò lájá mi ò mọ tiẹ̀ náà.